dúró gẹ́gẹ́ wọnú ẹgbẹ́ ẹ̀gbọ́n tẹjúmọ́lá ọmọ Fọlájogún olúbi àròkẹ́ ilẹ̀ ẹ̀dùn lamọ́ àràdédé ṣe kù ọ̀pákòkò sólànà ẹ̀ tímọ́tímọ́ ilé bá ba yà òun ìyá bànà òun ọmọ ẹbọdí yẹ wá ṣe

0: bẹ́ẹ̀ni ẹ̀ka lẹ́níbi tẹ́ ti láǹfààní àti mọ gbóhùn ẹnu mi láṣálẹ̀ tèní lórí ètò wà ń bẹ̀rẹ̀ báyìí òun náà lè tún káàbọ̀ sí láṣálẹ̀ yìí níbi tá a ti ń dárúgbé tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti ń rọ̀bí òwòdò tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti ń mú ìgbáládùn ètò wá fún yín lórí afẹ́fẹ́ títí pàtí dago mẹ́jọ sí aago mẹ́sàn-án alẹ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bíi tèní náà la ṣe mọ mú ìgbádùn ètò yìí wá fún yín ká ṣe bẹ́ẹ̀ ká ọjọ́ mọ bu agbami ètò lúra ká ṣe bẹ́ẹ̀ ká jọjọ mọ gbádùn kájọ mọ mílíkì lórí afẹ́fẹ́ láṣálẹ̀ tèní gbogbo olólùfẹ́ ètò yìí tó ń gbọ́ mi pátápátá níbi tẹ́tí láǹfààní àti mọ gbóhùn ẹnu mi láṣálẹ̀ yìí mo kí yín kábọ̀ sórí ètò ó wà ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí mo kí ọkùnrin mo kí obìnrin mo kí kúkúrú mo kí gúngùn mo ṣe bẹ́ẹ̀ mo kí pupa mo kí dúdú ìyẹn ẹnikẹ́ni sílẹ̀ torí pé àǹfààní pàtàkì àǹfààní ńlá náà la ní láti ṣe bẹ́ẹ̀ láti wá sórí ètò láṣálẹ̀ tèní tá a gbà ládùúrà ló gan ọlọ́ọ̀bà mi lẹ́dùnmáì tó bá ṣe bẹ́ẹ̀ tó wò nínú òfin àti ọ̀lànlá rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó tún mú wa pàdé láyàtọ̀ láàfíà lọ́jọ́ tèní ká tún ṣe bẹ́ẹ̀ ká tún kan agbami ètò ká ṣe bẹ́ẹ̀ ká kan lura ká ṣe bẹ́ẹ̀ ká gbádùn ètò ní yọ̀gíyọ̀gí láṣálẹ̀ tèní ó sì wọ́ ọlọ́ọ̀bà mi lẹ́dùnmáì bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó gbà ládùúrà wa ó sì ṣe bẹ́ẹ̀ ó sì fàṣẹ sí ọpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba mi lẹ́dùnmáì ọba aláọ̀ rabi tó ṣe bẹ́ẹ̀ tó ń ṣọlá bó ṣe wù tó sì ṣe bẹ́ẹ̀ tó ń ṣògo rẹ̀ bó ṣe wù tí ò sẹ́ni tí ó bí léèrè èmi fọpẹ́ mo fìyìn fún lọ́wọ́ ọba mi lẹ́dùnmáì torí pé kò sí ohun tá a fẹ́ fún lọ́wọ́ ọba mi lẹ́dùnmáì tó jọ pé àti ìyìn lọ torí pé bá kúkú rọ́bọ̀ kọ bìkìnì fún kò kú ṣe bẹ́ẹ̀ kò ń wà bá ṣe bẹ́ẹ̀ ká kọ́lé aláràmọ̀dà tí ò sẹ́ni tó ti kọ́rú ẹ̀ rí lọ́wọ́ ọba mi lẹ́dùnmáì kúkú ní béèrè lọ́wọ́ wa kò ṣe bẹ́ẹ̀ kò ní lò ó bàbá tó ẹ̀sìn wá ṣe bẹ́ẹ̀ ta wá ní pé ká wá dá lára ká tún ṣe bẹ́ẹ̀ ká ṣe àwọn oúnjẹ tó ládùn táwọn lọ́ba ọlọ́ba mi lẹ́dùnmáì kò ṣe tó kú wá ní jẹ́ kí wá nìkan tó lọ́ba mi lẹ́dùnmáì ń jẹ́ tó béèrè lọ́wọ́ kálukú wa ó náà ni ọpẹ́ àti ìyìn nígbà gbogbo tó ṣe bẹ́ẹ̀ táwà láyé táwà láàyè tó pa wá mọ́ ọlọ́ba mi lẹ́dùnmáì èmi fọpẹ́ mo fìyìn forúkọ rẹ o nípa bẹ́ẹ̀ mo ń ṣe bẹ́ẹ̀ mo kí yín torí pé wọ́n ní ewúrẹ́ tó ṣe bẹ́ẹ̀ tó wọlé tí okago ó dẹran àmúso àgùntàn tó ṣe bẹ́ẹ̀ tó wọlé tí okago ó dẹran àmúdè èmi ṣe bẹ́ẹ̀ mo wọlé lórí ètò láṣálẹ̀ tèní mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí ọláyínká wo labí lèmi ń jẹ́ atọ́kùn ètò fún sáà tá a wà yìí mr bubble lórí rédíò ọ̀túnba àṣà fún gbàgbére yìí òun náà ni mo kí yín káàbọ̀ sí orí ètò láṣálẹ̀ tèní níbikíbi tẹ́tí láǹfààní àti mọ gbọ́ mi yẹ̀rọ kí ọmọ ọlọ́fà mọ́jọ lèmi ń jẹ́ ọmọ abisu jókò ìjàkadì báyìí òun náà ni tòró ń tọ̀fà ìjàkanjàkọ̀ tán jà lọ́fà lọ́jọ́ sí ọlọ́lùmí lójú ta ló ṣe olóṣojú ẹ̀bẹ̀ láàlà bá sì ṣojú poro nínú oko ìbá làwọn ọmọ láàre ọmọ búre torí pé ìkan gbúdọ̀ ju kàn nílé bàbá tó bí mi lọ́mọ mo ṣe bẹ́ẹ̀ mo kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí àní nípa bẹ́ẹ̀ torí àkókò wa tí ò ṣe níbẹ̀ tí ò pọ̀ rárá torí gbogbo ń ta ní lórí ètò yìí ojú ọgbọ̀n ìṣẹ́jú lọ láàrin ọgbọ̀n ìṣẹ́jú àti lò lára rẹ̀ ó náà mo ṣe ń ṣe bẹ́ẹ̀ lórí sọ fún yín pé lórí ètò láṣálẹ̀ tèní àmọ́ kíra wa àmọ́ yomara torí pé tá a bá wò ó ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn lọ́jọ́ tèní à ń ṣe bẹ́ẹ̀ à ń ṣe ayẹyẹ ọjọ́ ìyá à ń ṣe bẹ́ẹ̀ à ń kíra wa ká mọ kí àwọn ìyá ká sì ṣe bẹ́ẹ̀ ká mọ mọ rírì ipa àwọn ìyá ló pàápàá jùlọ nínú ẹbí àti ní orí ọmọ torí pé wọ́n kó ipa tó pọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ipa tó pọ̀ gẹ́gẹ́ bí bàbá náà ṣe ní ipa tó pọ̀ tó ń kó nínú ẹbí lórí ọmọ bẹ́ẹ̀ náà ni ìyá tó ṣe pé wọ́n ní ìyá ní wúrà kò sì ṣe kíni kò ṣe fowó rà o àní gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ní ìyá láyé lọ́jọ́ tèní mo mọ̀ kí yín kú oríire mo ṣe bẹ́ẹ̀ mo kí yín kú oríire lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ń ṣe ìtọ́jú ìyá ọ̀hún tó ṣe ẹ bó ṣe yẹ àti bó ṣe tó torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí òun náà ni wọ́n ti ṣe láti jẹ́ ká wà bá a ṣe wà lọ́jọ́ tèní oríṣiríṣi nǹkan náà ti fojú là wù kọjá tó ṣe bẹ́ẹ̀ tán ti fi ara là kọjá láti ṣe kíni láti jẹ́ kí ìwọ kó wà ní àdédé ibi tó wà lọ́jọ́ tèní tó ṣe bẹ́ẹ̀ tán ti fi ojú wina ọ̀pọ̀lọpọ̀ nǹkan a sì rí pé gbogbo àwọn ìlàkàkà wọ̀nyí à ń gbà ládùúrà kọ́lọ́ba mi lẹ́dùnmáì kó ṣe bẹ́ẹ̀ kó mọ̀ kúkú jẹ́ kó já sásán ń bá mi lógun ọlọ́ba mi lẹ́dùnmáì àní lórí ètò láṣálẹ̀ tèní mo ti sọ fún yín ìyẹ̀rú ọ̀kìn ọlọ́fà àmọ́jọ mo sọ fún yín pé a mọ̀ kíra wa lórí ètò a mọ̀ kí àwọn ìyá ní orí ètò ìwọ́ tó níyà láyé àǹfààní ṣí sílẹ̀ fún ọ láti kí wọn láti ṣe bẹ́ẹ̀ ká ṣe kíni ká fi ìránṣẹ́ kí wọn ó ṣeéṣe kan tẹ̀mọ́ wà níbi tí ìwọ́ wà àmọ́ a ti mọ̀ pé gẹ́gẹ́ bá àwọn owó yorùbá sọ wọ́n ni pé afẹ́fẹ́ ò ní fẹ́ ló fẹ́ kó mọ̀ mi ògì oko lára torí pé ìwọ nígbàgbọ́ pé bó ṣe ń kí wọn náà wọ́n mọ̀ gbọ́ àwa tó ti wá ṣe bẹ́ẹ̀ tó ṣe pé lọ́jọ́ tèní tọ́ adupe lo on le do mare tori pe iya o si amo e mo dupe e si chikini e mo ki won tori pe won seun pupo tori pe olorun ba mi le do mare o se be o pe won sodo gbogbo wa na ni ani di pataki abi okan omiran lati ki iya lori eto la sale teni e ti moju ero te mo pe si lori lohun nigba ti oju lohun ba si sile nigba ta ba se be ta mo gbe pe la nigba ta ba pade lati ipolu oja ti mo nlo ni aipe lai jina yi gege be ti se mo oju ero te mo pe si o na ni 08032789512 tabi ke pe sori 08029840053 awon oju ero to se sile te mo pese lori eto la sale teni o na ni eleyi tabi ke fi ataran jise yin jise si ori ero whatsapp wa eleyi ti e mo si 09122511075 ojo awon oju ero to se sile la sale teni fun ipe ati iteranse lori ero whatsapp o na ni awon eleyi ti mo ti pe jade fun yin yi amo ko to ri pe e mo se leyi o na ni pe a mo lo fun ipolowo oja yi nigbati n ba pada de lati bi ipolowo oja ranpe yi o na ni a mo lanfani ati mo pe ipe wole lati mo se kini lati mo ki awon iya fun ipa pataki tan ti se be tan ti ko lori omo tan ti ko lori ebi lati se kini lati mu wa di agoko ta wa yi a ni se be a ni foju lasan wo ipa pataki pataki tan ti se be tan ti ko enijo ti wo nje ti ya o ti eri je la fe ka ni abi enijo ti wo ti e to ri pe iya sakitiyan lati ri pe wo sun nigba to won o si se be ti o foju borun to si se kini o se gbogbo akitiyan lati ri pe nkan se be o da nigba to se pe o ti e ti mo ro so so n la fe wa so ni ti ya o si mo wu pe o se se ko je nkan to n se lagbaja ni o ti se ko je nkan to n se tamo idole leyi to si se be ti mo wa osirisirisi atunse lati se iya won se pupo lopo lopo a ma je n lo ipolo oja yi na mo n bo
1: Say no touch that thing. Make you no touch. Make you shop the entire market with a combo. Make you no touch.
2: You've been grinding, building, dreaming. Now it's time to live it. Because your best just got a bold new label. Same original taste. Now with a look that speaks louder. Bold, smooth, stylish. It's not just a drink. It's a statement. A fresh logo. A new vibe, but still, your best. Best whiskey, best cream, best vodka, best gin. New label, same original taste. Live your best life. 18 plus, drink responsibly.

0: Story around the world, entertainment and gist. Wazobia 93.7 FM on Onitsha. Cover your past like hair.
1: Uwambe Leto. Leto. No Uwambe.
2: A couple of quarters, sorry to Uambele to buy, Unoni, Uambe. O Shesha Koya by washing and Darapo Mawani, Ori to ye, Lasha letting in Tabuko Jerry back, Cocody Wash and Shibet, Tung Badre to ye, Fun a Shaletini, Uambele to it to buy, Noni, Uambe. Don't you that in shaking that in moon, a YD at Tia Shati, she rubat, I think she bet that if in Dara Walla Yalu Rieto, that in she bet that if in Miliki, that in she bet, I think Badra Rawa. Can she bet, I think Koya. Tatin kogbon nipa asa ti se ka ma ba gbagbe orisun wa o na ni ori eto o wa nbe letin lanfani lati mo gbadun eleyi ankira wa ni ojo iya lasa le teni hello talu alojula hello hello ora te ba lanfani ati pe pada lori eto lasa le teni oju ero sise sile a funny to feda si eto hello Kale o ka bo sori eto ruko yin bulletin pe e seun pupo o
3: ami ati ko lo so la data ba
2: e ka bo sori eto
3: to ni e pe to mo fe ki gba yin ki mo ma to di o mo je je o go a mo to di o se wa la ko ko ni ya mi mo ni ke ni pe
2: Hello.
3: Hello.
2: Ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ kábọ̀ sórí ètò. Hello.
3: Hello, ẹ̀kálẹ̀.
2: Ẹ̀kálẹ̀ ẹ̀ kábọ̀ sórí ètò.
3: Ẹ̀kú ètò.
2: Ẹ̀ṣẹ̀ Ọlọ́run ló ń ṣètò. Orúkọ yín bulletin pé wọlé. Ẹ̀ṣẹ̀ púpọ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣeun púpọ̀. Àwọn oríṣiríṣi nǹkan tó ṣe bẹ́ẹ̀ tán ti wò táwọn gan ó lè jẹ́ gbà ta wà ní kékeré àmọ́ gbà ta bá wá dàgbà ta bá wá wo àwọn nǹkan táwọn ìyá ìṣe á wà wò pé ah èmi nìkan kí ni mo wá ṣe tí ìyá ìfi ṣerú nǹkan báyìí tó fi jẹ́ pé ó sì larú nǹkan báyìí kọjá fún mi a rí pé wọ́n ti ṣe wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà tó pọ̀ kò ṣe yàyà mẹ́fà o yàyà tó pọ̀ bẹ́ẹ̀ni torí tó bá dọjọ́ bàbá náà akùkù kí àwọn bàbá náà torí àwọn ni ọ̀pọ̀ mú lérò nínú ẹbí àmọ́ akitiyan ìyá àlekàtàn. Hello. Ètò ló wà ń bẹ̀ ẹ̀kálẹ́.
3: Ẹ̀kálẹ́ o.
2: Ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ kábọ̀ sórí ètò.
3: Ẹ̀kú ètò.
2: Ọlọ́run ló ń ṣètò orúkọ yín bulletin
3: pé.
2: Àmì.
3: Akim.
2: Ọ̀dà ẹ̀kábọ̀ sórí ètò.
3: Mo kí àmì ìbẹ̀rù tó ti kọjá lọ sọ́run kọ́nà àbálá mi kọ́nà kọ́nà kọ́nà wọn.
2: Àmì kọ́lọ̀ ń tẹ̀lẹ̀ fún wọn àmì.
3: Àmì kọ́ ti wọ́n ṣe dáadáa fún mi.
2: Àmì.
3: Ọ̀dà ọ̀rọ̀.
2: Ọ̀dà ẹ̀ṣẹ̀ púpọ̀.
3: Ó wà ń bẹ̀ lẹ́tọ̀.
2: Ètò ló wà ń bẹ̀. Kájíire o, ẹ̀ṣẹ̀ púpọ̀. Ẹ̀ṣẹ̀ púpọ̀. Ó yé mi lọ́wọ́ apá abẹ̀ wọn nílò láti sọ̀rọ̀ tó pọ̀ mọ̀ pé àwọn kan wà tó yí pé tàbá ní ká mọ̀ sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ ó lè jẹ́ pé kẹ́ ti bẹ̀ lágbàlagbà tó ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ kán mi lójú torí pé ó sì yé gbogbo wa ọlọ́run olódùmarè yóò kúkú dẹlẹ̀ fún gbogbo wa fún gbogbo àwọn arúgbó wa tán ti ṣe bẹ́ẹ̀ tán ti kọjá lọ k kọlọba mẹdùmarì kò dẹlẹ fún wọn kọlọba mẹdùmarì kò ṣe bẹẹ kò ṣàforíjìn fún wọn àwọn tó wà láyé náà kọlọba mẹdùmarì kò ṣe bẹẹ kò fún wọn lẹmí gúngun kò sì jẹ kan ṣe kíni kan jèrè ṣe wọn lọpọ lọpọ ojú ẹrọ sì sí sílẹ fún yín láti pè wọlé láti dá sí ètò láṣálẹ tẹni hello ta ló wà lójú ìlà
3: adúpẹ
2: fọlọrun o ẹ káàbọ
3: Asna.
2: Hello. Oda hello e so pe ki le pe
3: hello
2: any asna
3: hello
2: oda any to pe wole ni mo to se pe ko se football republic la nse lowo amo to ba pe to ba pe result asna ati west ham ton se le bere lowo 1-0 lo pari asna win 1-0 asna won se be mo jawe olubori pẹlu ayoyo kan 1-0 o na ni o pari si bo se je bo se lo ni ba pe nkan te nbere ni amọ ba pe nkan mi le nbere emi o tun wa mo o amọ ba pe nkan te bere ti mo gbo daada 1-0 o na lo pari to tumo si pe Arsenal won si ni gbagbo pe awon si tun se be won o jawo olubori won gbe fe won gbe cup ni asia ta wa yi to ba se be to pari dele dele fun won lo go si ti o si ri be
3: hello
2: ba wa yin kuro ti radio yin wa o hello e ka le ka bo sori eto
3: hello
2: e ka le oruko yin bo le tin pe wole e kuro ni bi ti radio yin wa
3: okay
2: Ekale ka bo sori eto.
3: Eto.
2: Olorun lo nse to ese gan.
3: Amo yero ati le nse na le ti wa nbe.
2: Mo n gbo yin logo Olorun ba mi dun mari.
3: Yero ke mo lo fa mo jo.
2: Omo abisu joruko. Be to ba ju ko ijakidi. Be ni.
3: E
2: se pupo.
3: Awa se ti lati ti si wa tabari ba wa ise pelu o.
2: Ẹ̀ṣẹ̀ púpọ̀
3: ṣọ́.
2: Ẹ̀ àkókò ní òsì. Ẹ̀dà àti gbọ́ àpọ̀lọ́ àti ń gbọ́ oríṣiríṣi àjíà bí irú ilé tipẹ́tipẹ́ àmọ́ kásítọ̀ aṣáàdúpẹ́. Ami ami e se pupo ti akoko ba se be to ba gba wa amo wa sori eto a se be amo da wa lara ya lori eto yi amo ti akoko ba si to se be ti o sa akoko fun wa akosi nkan ta ri se si tori pe a se be ko si onigbowo fun eto ohun amo akoko to se sile o na ni kini o na ni a mo yolo ni ori eto e je ka se be ka mo gbe ipesi siwaju si lori eto yi mo so fun yin pe oju e lo te mo pesi o na ni 08032789512 tabi ke pe sori 08029840053 àwọn ojú ẹ̀rọ tẹ́ mọ̀ pẹ̀ sí láṣálẹ̀ tìní láti ṣe bẹ́ẹ̀ láti dá sí ètò yìí láṣálẹ̀ tìní ò náà ni eléyìí ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ káwọn ṣe bẹ́ẹ̀ ká mọ̀ kíra pápá jùlọ káwọn ṣe bẹ́ẹ̀ ká mọ̀ fi orí yìn fún àwọn ìyá torí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ní pin ààyè kálukú wa bá tí wọ́n ń sọ náà àtúnwá rí pé níbi tó tún wá kàn sí náà tó tún wá rí bó ṣe rí náà níbi kan látúnwá pé àwọn míì náà ti wà pé bí ìkókó báyìí náà wà tó ṣe pé ìyá ti ṣe bẹ́ẹ̀ ó ti kọjá lọ tó àdúpẹ́ àmọ́ àdúpẹ́ nígbà gbogbo hello tẹ́bá láǹfààní àti pé padà sórí ètò a ṣe ní ìṣẹ́jú bíi méjì mẹ́ta sí láti gbádùn ara wa lórí ètò hello ekale o
4: ekale o
2: esen pupo e kabo sori eto
4: aku eto
2: olorun lo nse eto
4: olorun gbadura yin o
2: ami ami
4: aku eko gele o
2: ami o
4: eh akedu lati ko akedu si lati ko
2: ati edo state
4: beni
2: ekurin e kabo
4: lati ubi aja
2: ubi aja awon ilu nla hello hello ah ojo oro yin tin se ba ko ba kan o
4: aba o se gbe ni soro
2: eh se pupo o
4: eh akawon ya wa o
2: be ni
4: won tin dere ko lo ba lo ni o
2: ami ami
4: anto do ya ma ko lo ba ku je o
2: ami ami
4: ele to mo ti sa le ni ko lo ba ku je ya
2: ami ami
4: ko lo ko gbo ko wa o
2: ami ami eh oda e se pupo ojo ero yin tin se bakan bakan hello
4: hello
2: e kale ka bo sori eto
4: e do mi sa ta o jupe to para no mo jupe para
2: okay
4: o pe ko le fa on ya ni no ya mi ti lo e no ba de le o to wa
2: ami ami oda
4: e ni se ni ra o le bi
2: e
4: le ko le ko ra